òṣèlú ọ̀nà ni ó jẹ́ kí ọ̀rọ̀ yìí di mímọ̀ nígbàtí àfọ̀rọ̀wọ́rọ̀ pẹ̀lú ẹ̀ ní ọjọ́ tí ò ní ó ṣàlàyé pé ìjábọ̀ lórí iṣẹ́ tí àwọn ọmọ ṣe bí abáwò ó ti ń lọ bí ìdá mẹ́tàdínní àádọ́rin nínú ọgọ́rùn-ún nígbà tí a dà pè ní lisansi ǹjẹ́ ó ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ǹjẹ́ àwọn tí a dà pè ní lisansi yìí èyí tí a ṣe ti kejì àwọn jẹ́ ọgọ́ta nínú ọgọ́rùn-ún èyí tí ń ṣe ti àkọ́kọ́ ó jẹ́ bí ìdá márùnlé ní àádọ́rin èyí tí adápẹ̀lẹ́ san sọ̀rọ̀ àwọn ọ̀nà yìí fún wọn jẹ́ mọ́kànlé ní àádọ́rùn nínú ọgọ́rùn-ún ó fi hàn pé nígbà tí a bá ṣe ìjábọ̀ gbogbo èyí tí a ṣe wọ̀nyí ó jẹ́ ìdá mẹ́tàdínní àádọ́rin ẹ̀sún márùnlé ní àádọ́ta èyí tó jẹ́ pé nínú mẹ́ta èèyàn méjì ni tí a bá gbé èèyàn mẹ́ta báyìí èèyàn méjì ni ẹni tí ó ṣiṣẹ́ tó yẹ pé wọ́n gba káàbọ̀ mọ́dọ̀ rere bẹ́ẹ̀ sì ni àwọn tó yẹ pé wọ́n ṣe ìdánwò tí ó wà ní iwájú tá a pè ní master àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìdá àádọ́rin nínú ọgọ́rùn-ún ẹni yìí ó ṣe àlàyé pé irú nǹkan wọn ni ó jẹ́ èyí tí ó tọ́ ní tòótọ́ wà nínú ìlànà tí ó yẹ nítorí pé púpọ̀ àwọn wọ̀nyí ó fi hàn pé wọ́n fẹ́ láti parí ètò ìdánwò àbí ìdíje àkọ́kọ́ láti gba ìwé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n pín lisansi òun ló fà tó yẹ pé àwọn wọ̀nyí iṣẹ́ kárakára èyí tí wọ́n ṣe àní láti kàsára nípa àwọn nǹkan wọ̀nyí ó sì wọ́n ṣe àlàyé pé bí abáwò ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ti ilé ẹ̀kọ́ gan àti ó yẹ nítorí pé púpọ̀ àwọn wọ̀nyí ó fi hàn pé wọ́n fẹ́ láti parí ètò ìdánwò àbí ìdíje àkọ́kọ́ láti gba ìwé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n pín lisansi òun ló fà tó yẹ pé àwọn wọ̀nyí iṣẹ́ kárakára èyí tí wọ́n ṣe àní láti kàsára nípa àwọn nǹkan wọ̀nyí ó sì wọ́n ṣe àlàyé pé bí abáwò ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ti ilé ẹ̀kọ́ gan àti ó yẹ nítorí pé púpọ̀ àwọn wọ̀nyí ó fi hàn pé wọ́n fẹ́ láti parí ètò ìdánwò àbí ìdíje àkọ́kọ́ láti gba ìwé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n pín lisansi òun ló fà tó yẹ pé àwọn wọ̀nyí iṣẹ́ kárakára èyí tí wọ́n ṣe àní láti kàsára nípa àwọn nǹkan wọ̀nyí ó sì wọ́n ṣe àlàyé pé bí abáwò ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ti ilé ẹ̀kọ́ gan ó yẹ nítorí pé púpọ̀ àwọn wọ̀nyí ó fi hàn pé wọ́n fẹ́ láti parí ètò ìdánwò àbí ìdíje àkọ́kọ́ láti gba ìwé ẹ̀rí àkọ́kọ́ tí wọ́n pín lisansi òun ló fà tó yẹ pé àwọn wọ̀nyí iṣẹ́ kárakára èyí tí wọ́n ṣe àní láti kàsára nípa àwọn nǹkan wọ̀nyí ó sì wọ́n ṣe àlàyé pé bí abáwò ti àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ti ilé ẹ̀kọ́ gan jùlọ.

0: bẹ́ẹ̀ni ìbà fún ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run wọn wá sí ba gbogbo àwọn àgbà tí ẹ wà lẹ́yìn wa gẹ́gẹ́ bíi ké ọlọ́run ọba lókè ọba aláwọ̀ àbí kó sì kẹ́ni kọ̀ọ̀kan wa. yẹ́ mọ̀ kí gbogbo àpè àkọ́ ọjọ́ ìní ti ń ṣe ọjọ́rú ọdúnmọ̀ karùn-ún nínú oṣù kẹjọ ọdún tàmọ̀ sí oṣù ogun ọdún ẹgbà ò lé mẹ́rìndínlẹ́ni ọgbọ̀n mọ́ kí n pẹ́ kú déédéé wò yìí ẹ wá kú gẹ́gẹ́ bí ọjọ́ sí rí aago mẹ́jọ ti kọjá ṣẹ́jú márùn-ún ní ojúlé sẹ́wà ọmọ yọ àbúrò yìí tàmọ̀ sí michel dosùnmù àrẹ mọ́ mọ́ sọ́yún lórúkọ mi mọ́ kí n pẹ́ ẹ̀kú ojò ọlọ́run ọba lókè kò ní jẹ́ kí ojò kọ́ ba àwọn oúnjẹ fún wa jẹ́ ayọ̀ àti àlàáfíà ní kí o lákì mọ́ fi jìkẹ́ nìkọ̀ọ̀kan wa akin yẹ ọ lọ nínú olórí wa tí a mọ̀ sí bàbá Èkó olúwa kò ní fa aṣọ ẹ̀yẹ mọ́ ẹnìkọ̀ọ̀kan lára láyà yẹ olúwa kò ní ya aṣọ ẹ̀yẹ lára nìkọ̀ọ̀kan wa bàbá Èkó àjífo tó dáṣẹ́ ní ó ti yá o.
1: ọdọọdún làárọ̀ ló gbọ́ bàbá Èkó mọ̀ Túndé o. Emi lo mu awo di

bẹ́ẹ̀ni gbogbo ọmọ ẹ wá san oore ǹjẹ́ a lè san oore fún àwọn òbí tán ṣùgbọ́n kí a sì díẹ̀ nínú àwọn ireti àwọn òbí ṣe fún wa kí wọ́n jẹ nínú rẹ̀ kí wọ́n tó fàyè sílẹ̀ ló jẹ́ pàtàkì gẹ́gẹ́ bí orin alàgbà bàbá ikọ̀ ajéfo tó dá a sẹ́nu ní ọjọ́ ìní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọ́n sí ǹjẹ́ a ti wà ní àsìkò ìsinmi kí a láti jẹ́ kí àwọn ọmọ wa bí wọ́n bá ń bẹ ní ojúfò kí wọ́n bá wa ṣeré àyè àgbà náà a kọ o ṣùgbọ́n ẹ lè dá sí ètò yìí bó ṣe tọ́ àti bó ṣe yẹ láti jẹ́ kí ẹ jẹ ẹ̀bù wa ẹ̀bù yìí tó jẹ́ ẹ̀bù kan tí ó lágbára ìbéèrè mẹ́ta la fẹ́ fi sórí àtẹ fún gbogbo ẹ̀yìn tí ẹ ń wa lórí ètò ní ọjọ́ ìní ìbéèrè mẹ́ta ni tí ẹ fi pè lórí àwọn ẹ̀rọ wa tá mọ̀ sí 01 46 00 01 46 00 àbí kí ẹ pè lórí 01 44 20 44 44 ìbéèrè àkọ́kọ́ gbogbo ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n kí ẹ tẹ́tí sí ìbéèrè yìí àní ọdẹ kan wà lẹ́yìn ìgbà tí ó ta fa rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló máa ń ṣubú sí ọdẹ kan bẹ ọdẹ àwọn ọdẹ tí wọ́n ń pẹ́ranú o ṣe mọ̀ pé ọfà ni wọ́n lò nígbà àtijọ́ tó bá ta fa yìí jẹ́ ọ̀dọ̀ rẹ̀ ló máa ń ṣubú sí àkọ́kọ́ nù èkejì gẹ́gẹ́ bí ìbéèrè èkejì àní igbá kan gbogbo apátálá ní igbá yìí gbọ́mọ nínú ilé wa tí a bá ti ṣí kò tún àtún lè bò ó mọ́ tí a bá ti ṣí igbá yìí àtún lè bò ó mọ́ ẹ̀kẹta àní ọ̀pátírí kàkè kẹlẹ̀ kí ni ohun náà wá jẹ́ ìbéèrè mẹ́ta tàfi sórí àtẹ àtún wí fún àwọn ṣètò àti bí ó ṣe yà ní ìbéèrè àkọ́kọ́ ọdẹ kan wà lẹ́yìn ìgbà tí ó bá ta fa rẹ̀ ọ̀dọ̀ rẹ̀ ló máa ń ṣubú sí ó ti wá lè lọ títí kọ́ lọ ní ibikíbi ṣùgbọ́n ọ̀dọ̀ rẹ̀ ló máa ń ṣubú sí èkejì igbá kan wà tí a bá ti ṣí àtún lè ṣe mọ́ èkejì nu ẹ̀kẹta ọ̀pátírírí kàkè ọkànlẹ̀ ìbéèrè mẹ́ta yìí bí a bá ti mọ eléyìí jẹ́ kí ẹ mọ̀ dájú pé ẹ mú ẹ gba ẹ̀bù wa lọ nínú ilé yín ó dá 01 46 86 00 àbí 01 44 20 44 44 nọ́mbà àkọ́kọ́ 01 45 86 00 èkejì ni 01 44 20 44 44 bàbá ikọ̀ ajé fòtò ń dá sẹ́nu jẹ́ wọ́n ti lọ ṣùgbọ́n a ó lọ nínú ààyè ìrètí ẹlẹ́yà kí a fi tẹ̀síwájú nínú àwọn ètò yìí.

bẹ́ẹ̀ni ẹ ó retí ẹ̀yìn tí ẹ pẹ̀lú rétò ìtọ́jú ẹ tì ní fún ìbéèrè mẹ́ta tàbí sórí àtẹ àní ìbéèrè mẹ́ta yìí tẹ́ fi jẹ́ ìbúwá torí pé ire láǹsí ní ọjọ́ yìí ni a ti wà ní ìsinmi pẹ̀lú àwọn ọmọ bí wọ́n bá bẹ ní tòsí tí wọ́n bẹ lójú fò yàgò tó ń lu yìí àsìkò tí wọ́n máa ń jẹun bí wọ́n bá lè pè lórí ẹ̀rọ wa tí a mọ̀ sí 01 46 00 01 46 00 àbí kí ẹ pé èyí tí a mọ̀ sí 01 44 70 44 44 ẹ̀jẹ̀ ẹ̀bùwà bó ṣe tó àti bí ó ṣe yẹ kí a má torí pé wọ́n fi owó kún àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní àsìkò yìí ìlú rẹ̀ kí a má bàa pè torí pé olùwàkú bàbá aláṣírí èyí tí a máa fi ṣe ìgbélárugẹ àní ìdàgbàsókè àwọn èdè wa olùwàkú ní jẹ́ kí a fẹ́ kù ọ̀dà ó máa retí àwọn ọ̀jọ̀gbọ́n bóyá a ó tún wí àwọn ìbéèrè mẹ́ta yìí fún wa ìbéèrè àkọ́kọ́ ti àfẹsórí àtẹ jẹ́ òun ni a ní ọdẹ kan wà lẹ́yìn ìgbà tí ó bá tafa rẹ̀ kọ́dà ó lè tọ́ kọ́ ta lọ títí jẹ́ ọfà yẹn ó máa ń padà wá bá ń padà wá ní abẹ́rẹ́ ni kí ni ọfà yìí èkejì àní igbá kan wà kò sẹ́ni tí ò ní igbá yìí bọ́yá tí a bá ti ṣe kí a kò tún lè ṣe mọ́ a lè ṣe mọ́ ìgbánu kí ni ìgbá náà èkejì àbí ẹ̀kẹta ọ̀pá ti rírí kàkì ọkànlẹ̀ àwọn ìbéèrè mẹ́ta tá a fi sórí àtẹ̀nu tí a fi ṣeré ní ọjọ́ ìní tí ń ṣe ọjọ́rú ọmọ àrètí yín pẹ̀lú olórin wa pẹ́ńsà adékúnlé

0: olólùfẹ́ tó mẹ́lórí làwa ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́ ṣe wà dáadáa.
0: Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lókè.
1: Ẹ kú ètò.
0: Oo kí lorúkọ bàbá wa.
1: Ọlọ́run rẹ̀ yín lọ́wọ́.
0: Àmì.
1: Orúkọ mi ni Ajíbádé Sálímì.
0: Ajíbádé.
1: Sálímì.
0: Sáídì.
1: Ó
0: dáa.
1: Èyí àkọ́kọ́. Okùnrin tí ó tọ̀ lọ ni.
0: Kí lẹ wí?
1: Ìtọ̀ okùnrin tí ń tọ̀. Ìparí rẹ̀ abẹ́lẹ̀ ní Mọ́ntánsì. Èkejì rẹ̀. Ọ̀pá yẹn kan náà ni kwa. Ọ̀pá kan tó fi tọ̀ yẹn. Òun ni.
0: Ó dáa, ẹ̀kẹta ń kọ́.
1: Ẹ̀kẹta kò yé mi dáadáa.
0: Ani igba kan ti ẹ bá ti lè ṣe kò tún lè ṣe mọ́.
1: Kí ìmàlórí ṣe rí ẹ̀.
0: Ó dáa bàbá wa Ajíbádé.
1: Ó dáa ṣeun.
0: Ẹ ṣeun ẹ kú àyẹ sí.
1: Oo.
0: A máa rí tẹ́yìn o.
1: Ó dáa ó dáa.
0: Ó dáa olórí wa a máa tẹ̀síwájú láti rí.

bẹ́ẹ̀ni olórin wa ni ẹ fẹ́sà líkunlé tí a ti ń bá bọ̀ fún àwọn tí wọn máa béèrè ní ọjọ́ ìní kíni ohun tí afẹ́sóríà tẹ ani àti ń ṣe ètò nípa àwọn eré láti fi jẹ àwọn ẹbù torí pé ní ìsinmi àwọn ọmọ láwà àwa náà àgbà ti ń sinmi torí pé àwọn olùkọ́ àwọn náà wọ́n ń bẹ ní ìsinmi ọ̀dà àlùyẹ́kí àmọ́ fún àwọn ọmọ wa ní ẹ̀bù bó ṣe tó àti bí ó ṣe yẹ fún ètò àlàáfíà nípa èyí tí ń ṣe ìsinmi tí wọ́n ń ṣe adúpẹ́ lọ́wọ́ arákùnrin wa tí a mọ̀ sí etienne tiku tí wọ́n jẹ́ alága apicop ti ìlú paraku tí wọ́n fún wa lẹ́bù yìí ìbéèrè àkọ́kọ́

baba wa bi lawin ti odo ni ojo ni won fe da seto eh agbala won agba na won le je ebu je ebu nla ni eh ya wa bi ayet abi alaji belo jafaru asan la ko le yan la ki gbogun yin patapata baba wa vincent ni lo mo lohun eh baba da seto yi e le je ebu yi lo ninu ile awon mo no ma nbe le bayin 0145860000 abi 0144704444 ki a ma tori pe àwọn tí wọ́n ń ta àwọn èlò ìbánisọ̀rọ̀ fún wa wọ́n wá fowó kún bí wọ́n bá tẹ̀ fi kún jù báyìí lọ olùwà yóò bò wá láṣìírí kí a máa fi ṣe àwọn ètò bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ akéyìn o ẹ̀kọ́ àtìlẹyìn àwọn ètò yìí àní ìbéèrè àkọ́kọ́ ọdẹ kan lẹ́yìn ìgbà tí ó ta fa rẹ̀ bọ́ bá lọ títí ọ̀dọ̀ rẹ̀ ló máa ń gúnlẹ̀ sí kí ni ọfà yìí èkejì òun ni igbá kan tí a bá ti lè ṣe a tún lè ṣe mọ́ èkejì nu kí ni igba náà ẹ̀kẹta òun náà ni ọ̀pá tíriri kàkè ọkànlẹ̀ gbogbo ọ̀jọ̀gbọ́n bí wọ́n ti mọ eléyìí wọ́n bá di ọjọ́ là ní irọ́ kùtùkùtù ẹ wá gba ẹ̀bùn yín ní ojúlé sẹ́wà 0145860000 àbí 0144744444 afasikọ àfikí bàbá wa ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta olùvẹ́sàn tí wọ́n ṣe olùdarí ojúlé ẹ̀kọ́ àdántàmọ̀ sí ẹ̀zásíríà kí wọ́n bàbá yẹmi ibrahim siliu àkí àwọn náà ìyáwa shukurat ní àdúgbò galọ́hún jẹ́ kú afẹ́kù bàbá ọlọ́run ọba lókè kọgbà bàbá ní afẹ́fẹ́ re jẹ́ ní ọjọ́ àbámẹ́ta ni wọ́n ṣe ìsìnkú yìí yàkí alájà wa shukurat ní àdúgbò galọ́hún anígbàgbọ́dá wa sylvain àwọn náà wọ́n fẹ́ sí ìsìnkú wọ́n fẹ́ sí ìyá wọn ní ìlú kọkọrọ lọ́hún ní ọjọ́ àbámẹ́ta tó ń bọ̀ la kò jẹ́ kí a lọ láyọ̀ kí a bọ̀ pẹ̀lú ayọ̀ kí olùwàkódẹrẹ rẹ̀ fún àwọn olóògbé wa kí wọ́n dárí àṣìṣe ẹ̀jì rẹ̀ jì í àwọn àṣìṣe wọn jì wọ́n kí wọ́n sì fi ayọ̀ kárí gbogbo àwọn ìdílé ìyàwó máa tẹ̀síwájú nínú olórin wa haruna ìṣọ̀lá ire owó pẹ̀lú ọmọ kó tó ẹnì kọ̀ọ̀kan wa

0: bẹ́ẹ̀ni baba jango jedone akimọ tí wọ́n ń se ọ̀kan láàrin àwọn òṣèlú nílùú bìtìrú jedone akimọ anigbagbe sia tìlùú bìtìrú akínpẹ kúwàsíkò ẹkọ àlejò àwùjọ tó kọjá o baba wa jango adrien aki àwọn náà olólùfẹ́ tí wọ́n ń pè lóòótọ́ ẹ̀ka alẹ́ baba wa fẹ́ san nílùú mọ̀nà ọlọ́run ẹ̀ máa kọjọ́ mẹ́ta
1: o.
0: Ẹ seun.
1: Ẹ kò jẹ́ ká mọ̀ pé ní agbègbè ẹ̀fọ́ sàn án á bẹ̀rẹ̀ ní kò sí torí ìdí ìṣúná ó ní agbára dì.
0: Àwọn ìbéèrè yẹn lágbára. Àwọn ìbéèrè kékeré sì ni kódà kò lágbára fífi. Ẹ ti rí ọ̀nà àbáyọrí.
1: Àti àbámọ̀ bọ́ àti jọ mi ẹ̀nẹ̀ kọ́ ní mọ̀ ní ẹ̀ ẹ̀kúta ẹ̀nẹ̀ tó lágbá tó bẹ̀
0: lábùrí yá sí mi. Bí mo bá tún nísìnyí báyìí ẹ̀ rí i pé ohun kékeré kan ni kò dáa kọ́là kò lágbára àwọn ohun tó ń bẹ láyìí ká wa ni.
1: Ìjókòó ọ̀nà ọ̀nà kò ṣe.
0: Ó dáa ní ọjọ́ tó ń bọ̀ á wá àwọn ìbéèrè tó tí ò lágbára. Ó dáa wá wá mi sọ nílùú mọ̀nà agbára yẹ̀yìn. Ó dáa ẹ ṣeun. Àwọn àmàlè tí àwọn tó kù wọn bàbá àfẹ́sán nílùú mọ̀nà lọ́wọ́ bọ́yá àwọn mìíràn ti wọ́n ti rí èsì ìbájáde àwọn ìbéèrè yìí ó dáa 0145860001 àbí 0144-74-44 ìbéèrè àkọ́kọ́ wọ́n ní ó lágbára kò sì wá lágbára báwọn ìbéèrè àkọ́kọ́ àní ọdẹ kan wà lẹ́yìn ìgbà tí ó ta fa rẹ̀ bó bá lọ títí ọ̀dọ̀ rẹ̀ ló máa ń padà bọ̀ ìbéèrè kejì àní igbá kan wà tó bá ti sí igbá yẹn ọ̀tún lè ṣe mọ́ kí ni igbá náà ẹ̀kẹta ni pé ọ̀pátírírí ọ̀kàkì ọ̀kànlẹ̀ àwọn mẹ́ta ti abéèrè nù ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n lórí 0145860001 àbí 0144-74-44 afasikọ afikí papi dígùtè mọ́mọ́ mọ́mọ́ ní bí àdá kí wọ́n pé wọ́n kó àsìkò ẹ̀wọ̀n láwọn tí ń gbádùn wa àjíkẹ́ àkí ẹ̀yìn náà ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ní àdúgbò kẹdàmà lọ́hùn àkí wọ́n àwọn máa tẹ̀síwájú bàbá wa àwọn jùlọ tí a mọ̀ sí sàbí jamiu ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta sì wá kójò sàbí latifu nílò kàkíkò káàkiri gbogbo yín pátápátá o olórí wa àwọn máa fi tẹ̀síwájú ní àsìkò yìí àwọn àṣọlá tàti ń bá bọ̀ ẹ̀fọ́nsẹ́lì fún wa kí àjọdí ẹ̀ka àrètí àwọn tí wọ́n ó pè ọ̀dà jẹ́ olólùfẹ́ kan ti ń pè lórí ètò wa tí a gba olólùfẹ́ yìí bá yá àwọn náà ti jẹ́ ìbúwa olólùfẹ́ tí wọ́n ń pè ẹ̀kalẹ́ ẹ̀kalẹ́ ìyá wa oo àmì o ẹ bá gbóhùn sókè dè kí ni orúkọ yín àgbọn dáadáa ẹ gbóhùn sókè díẹ̀ títí lọmọ ọ̀dà à ń gbọ́ yín. Láti pètípẹ̀. Ó dáa ń wọ yín.
2: Alákọ̀ọ́kọ́.
0: Ẹ̀hìn.
2: Pátírí kọlẹ̀ ń kọ̀
0: o. Mọ̀hẹ́ ẹ̀kẹta nu ọ̀dà ẹ̀lì bẹ̀rẹ̀ ń bẹ̀.
2: Pátírí kọlẹ̀ ń kọ̀ ojò. Ìjà kan wà tí wọ́n bá sí èlè tí tàbí ẹyin.
0: Tí ẹ̀ lè ṣe mọ́.
2: Ẹyin.
0: Ẹ̀hìn.
2: Ọkùnrin tó tọ̀.
0: Kí lẹ wí?
2: Ọkùnrin tó bá tọ̀.
0: Ọkùnrin tó bá tọ̀.
2: Ọkùnrin bá tọ̀ tó bá lọ wájú padà wá bá àbúrò
0: rẹ̀. Bóbìnrin bá tọ̀ ńkọ́. Títí lọmọ. Ó dáa wọ́n máa retí àwọn tó kù. Ẹ ṣeun. Ó dìgbà yá wa. Ó dáa. Olórin wa tatimbabo ẹ̀fọ́nsẹ́ni fún wa àwọn àṣọ ọ̀la tatimbabo olórin yìí.

ẹni gbogbo àwọn tá a rántí láti kí ní ọjọ́ ìtì ní má bínú sí wa ikú pẹ̀lú àrùn náà gbàgbé ẹnì kọ̀ọ̀kan wá yóò má jẹ́ tiwa o. Ọ̀dà ìbéèrè mẹ́ta la fi sórí àtẹ àní àkọ́kọ́ ọdẹ kan wà lẹ́yìn ìgbà tí ó ta fàárẹ̀ bọ́ bá lọ títí ọ̀dọ̀ rẹ̀ wọ́n gúnlẹ̀ sí. Kí ni ọfà yìí? Òun náà ni ìtọ̀ ìbálejọ́kọ̀ ni àbóbìnrin ìtọ̀ ni. Bí obìnrin bá tọ̀ bọ́ bá lọ títí ọ̀dọ̀ rẹ̀ ni wọ́n á gúnlẹ̀ sí. Bákan náà ni bí ọkùnrin bá tọ̀ bọ́ bá lọ títí ọ̀dọ̀ rẹ̀ náà ni ó gúnlẹ̀ sí. Ìbéèrè àkọ́kọ́ nù àdúpọ̀ lọ yàwá títí lọmọ tí wọ́n mọ ilé yìí. Èkejì àní igbá kan wà tí ẹ bá ti ṣí i kò tún ṣe mọ́ òun náà ni ẹyin ẹyin ni àti dúpẹ́ lọ yàwá títí lọmọ àwọn náà wọ́n mọ ilé yìí àwọn jẹ ẹ̀bù wa ẹ̀kẹta náà àwọn ni wọ́n mọ ojú ni tó jẹ́ pé ọ̀pá tíriri kàn kí kalẹ̀ méjì bá rọ̀ ẹ́ ó rí i pé ọ̀hún máa ń kan ọ̀kàn kalẹ̀ ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni yàwá títí lọmọ mọ̀ wọ́n bá di ọ̀la ní aago mẹ́sàn-án kẹ́ wá gba ẹ̀bù yín ní ojúlé adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n tí àti wọ́n pè bí ẹ bá tiẹ̀ mọ́ ṣùgbọ́n dáṣẹ́tò yìí bàbá wa jíbádé ṣáídì akínwọ́n vẹ̀sán nílùú mọ̀nà akínwọ́n títí lọ mọ́ ìjọba bá dọ̀la ẹ bá gba ẹ̀bùn yín tí ẹ bá ti dé kí ẹ béèrè àrẹ̀mọ́mọ́ ṣẹ́jú bí ẹ bá ti rí àwọn tí a mọ̀ sí sẹ́kúrítì jẹ́ kí ẹ béèrè wọ́n fún yín lẹ́bùn yín bó ṣe tó àti bí ó ṣe yẹ ọ̀dà adúpẹ́ ibi ni a ó mú tòyẹ́tọ́jọ́ tèmi gúnlẹ̀ mọ́ kí n pe ẹ̀kọ́ àsìkò wa jẹ́ ọlọ́run ọba lókè ọba olúwàbí tó fi ààbò rẹ̀ bò wá tó fi ṣọ́ wa fìdí àsìkò yìí náà ni ó fi ṣọ́ wa kó fi di ọjọ́ ọ̀la ní aago mẹ́sàn-án kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tá a máa ń ṣe àwọn ètò ìrì àtàkọ́ máa bá wa gbé orúkọ ọmọ ìyàwó rẹ̀ tó ṣètò yìí òun náà ni michel dosùnmọ́ rẹ̀ mọ́ ṣẹ́jú ayọ̀kọ́ máa bá wa gbé o jẹ́ adágbére fún wa pé ó dọ̀la olúwa kó fi ààbò rẹ̀ bo ẹnì kọ̀ọ̀kan wa ọ̀dà olórí wa èyí tí a mọ̀ sí tìrẹ̀ la ó ṣe náà ni a fi parí àwọn ètò yìí ọ̀dọ̀la o.